0: ẹ̀mí ni mo wá pinnu pé lágbára ọlọ́run láti òní lọ.
1: ìyàwó yín ló mú yín wá.
0: Bẹ́ẹ̀ ni mo ní láti òní lọ, kò sí nǹkan tọjọ mọ báyìí mọ. Mo wá padà lọ ní mo wá wà mọ̀ lọ ọba pé oṣù méjì gèrègé tí mo wá bì. Mo wá padà lọ bẹ́ẹ̀ mo wá kan sí pèmí lójú ọ̀nà nù torí bíkì là ni mí. Wọ́n bá ní ọ̀rọ̀ ìlẹ̀kẹ́ jẹ́ Sunday òní àwọn ti rẹ̀ tí ọ̀rà o èmi ò sì mọ ọ̀rọ̀ ìlẹ̀ bọ́kàn báwo sá wà dá ní bọ́kàn bọ́ táwọn kan sọ̀rọ̀ ilẹ̀ ni bí wọ́n ti pèmí nu ọ̀rọ̀ tí mọ̀ ń parẹ̀. Wọ́n bá ọjọ́ kejì wọ́n bá láwọn ti rẹ̀ tí ọ̀rà lẹ̀ wọ́n rà lẹ̀ báyìí bí wọ́n ti 1,000,000 lọ́kàn èmi nìkan èyí sì mọ̀ ń parẹ̀. Ọ̀sẹ̀ kejì ẹnìkan tó fẹ́ àwọn kan tó ra lẹ̀ mo tó rí 350. Ọ̀sẹ̀ kẹta àwọn kan tó ra lẹ̀ mo tó rí 300. Nígbà tí wọ́n ta oṣù méjì owó tó wà lákàtì mi ti lé ní 2,000,000.
1: Nàwó ẹ ẹsẹ̀ tí ń gbá eré sọnù kan fi gbogbo agbára ṣe àmì kẹ́mi mímọ́ jàgbà lọ́wọ́ ẹ. Ẹgbẹ́ ọwọ́ lórí ẹ wá lajú gbogbo yín ẹ tan ojú yín kẹ tan gbogbo fúnla ìtì ẹ kẹ mọ̀ wò mí. Ọjọ́ tó ọba sá fún ẹ̀ṣẹ̀ pátápátá tó o ṣe ìbọmi ọjọ́ ni a kà fún ọpọ òde ọba àti lo 10 years àmì wọn ò tí ì mọ̀ pọ̀ ń wá. Ọjọ́ tó ọba pinnu pé mi náà fẹ́ padà ọjọ́ yẹn láàrin oṣù méjì ká dára change bó ṣe wà nìyẹn á lé gan ọlọ́run. Bíbélì ni ẹnikẹ́ni tó bá kọ etí rẹ̀ sí òfin àdúrà rẹ̀ yóò jẹ́ ìrera. Anybody that turn away his ear from law his prayer shall be an abomination. So lato ni lo kan si ami oni ka gba ise lowo e joko tin tin ka sare gbo tan
2: na gbogbo eyan omo olohun kin to mo tesiwaju na oro baba yi ninu ogun to nja niyan laye o ogun afowo fa lo poju. The day you begin to lie to yourself you lie loudest. Ọjọ́ tó bá ti ń parọ́ fúnra rẹ̀ ọlọ́run gbọ́ ló ti ń parọ́ sókè. Táǹgọ̀ fún ayé bàbá yìí ó so lóòótọ́ sí rẹ̀ ó nótìṣẹ̀ pé ẹ̀ṣẹ̀ ni oníbẹ̀ nídìí gbogbo wàhálà wọn. Sista ṣe ṣe nǹkan ṣe ṣoyún ṣiṣẹ́ tó ń ṣẹ́ káàkiri bírọ́dà ṣe ṣe fàkúfà àti mukúmu Sunday sálélẹ̀ etí ilẹ̀ sì fi ń gbọ́. Ẹni tí sì ń sọ̀rọ̀ yìí sọmọdé láti ìwé ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn ẹ múra láàárọ̀ ìsà. Mo fẹ́ wàásù ọ̀rọ̀ bàbá yìí ní ń dùn mọ́ mi. Ìsìn alákọ̀ọ́kọ́ yóò bẹ̀rẹ̀ ní aago méje àwọn ọ̀dọ́ ni wọ́n ní 7-9 lágbára ẹni tó láyé àtọ̀ I'm going to anoint. Mo fẹ́ anoint yín kì í kọ́mọ̀ báyẹn ẹ̀ẹ̀kan báyẹn ni lóṣù first Sunday of the month for that matter. Lẹ́yìn ẹ̀ á bẹ̀rẹ̀ second service fún àwọn adult people àwọn àgbàlagbà láti aago mẹ́sàn-án títí lọ sí bí aago mọ́kànlá àbọ̀ sí aago méjìlá ní ìgbáradì fún 7-7 tó ń bọ̀ lójú ọ̀nà ní Jesus City. Ẹ̀yin àyànfẹ́ ẹ múra pẹpẹ yọ pọ̀nmọ́ ààwẹ̀ wa lónìí ọ̀gẹ̀dẹ̀ wẹ̀wẹ̀ mẹ́jọ mẹ́jọ láàfin break ẹjẹ́ ẹ̀jẹ́ ṣe báyìí ẹ̀yin wo lẹ̀ ìsan ọ̀rẹ́ májẹ̀mú yín ọ̀rẹ́ májẹ̀mú ni o òní ló pé ọjọ́ kẹrin ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ san tiyín náà lónìí. Bíbélì ní kó àwọn àyànfẹ́ mi jọ jẹ́ kí wọ́n fi ẹ̀bọ bá mi dá májẹ̀mú. Gbogbo ẹni tó bá fẹ́ san ọrẹ májẹ̀mú láti 2000 lọ sókè àwọn míì san 5 ẹlòmíì san 10 gẹ́gẹ́ bí ẹ̀mí ọlọ́run bá ṣe fún ọ ní agbára. Ẹ̀ẹ̀kan sì ni lóṣù mo sì máa ń sọ ẹ̀sán tàwọn ọmọ yín náà. Ọlọ́run bá ń gbọ́ ọmọ náà bí tí ì rí ọ̀kọ̀ọ̀kọ̀ gbà tí ó fi ya wájú ẹ̀. Ẹ jẹ́ ń fún yín ní account number. Account number church ni mo fẹ́ fún yín 1966-38-73 Access Bank nìyẹn Comfort Life Mission International ni ó gbé jáde. Bí ìyẹn ọba wọlé ẹ lo ilé 2017-42-90-47 First Bank nìyẹn Comfort Life Mission International nìyẹn ní ó gbé jáde. Ẹ̀yin àyànfẹ́ ọ̀rẹ́ májẹ̀mú la fi ń ṣe gbogbo rédíò program tó ń gbọ́ yìí òní ni Sunday bóyá dá mẹ́wàá ló sì fẹ́ san ààrẹ náà ni bọ̀ láti on the 7 lẹ́yìn 7 mi ò ní sọ̀rọ̀ ọ̀rẹ́ májẹ̀mú mọ́. Ẹnjìníà ẹja gbọ́n tí bàbá yìí níbi tó parí ọ̀rọ̀ rẹ̀ sí.
0: Ní Jesus City ẹ pé ọrẹ 10,000 ẹ wá ní ká máa mú bọ̀ ẹ bá ní olúwa sọ fún yín pé àwọn kan bẹ wọn sì lé sọ di 100,000 o ìpè tí wọn tó bá mọ̀ pé o lè sọ di 100,000 ọyà gùn pẹpẹ wá lẹ fún wa ní olùkọ́ mílíọ̀nù mẹ́ta mẹ́ta.

ọjọ́ ìrìn àjò àwọn àti àdúrà lórí òkè wa ṣẹṣẹ rẹ ń bà dọ̀ pẹ̀lú ìlú olórun alaye sábà débáyé òjò bàbá authority bẹ̀rẹ̀ láti ọjọ́ friday 23 september the thursday 31st december 2026 spirit power and glory ẹ̀mí agbára àti ogo ojoojúmọ́ wákàtí wákàtí ni iṣẹ́ àmì àti ànujúkorojú yóò máa ṣe láyé ọ̀gọ̀rọ̀ yìí ìwọ náà ó yá gorí òkè ògo nínú ìrìn àjò àwọn àtàdúrà agbára tó ń lọ lọ́wọ́ yìí ọ̀pọ̀ ìránṣẹ́ olórun alaye ni jésù yóò máa lò nígbà tí wòlíì tọrọ àtàyè ń gbọ́ tiẹ̀ prọfẹ̀ samuel adébáyò ojúbàbà authority wọn ó máa fi májẹ̀mú

0: ni ipade ati bere o de ma le titi ego mewa si mewa bo ka to tun sile gba mi sa itere gboro change gbogbo agbara to da eduro o ma gbe loruko jesu woli mo pelu ororo ni owo re woli mo pelu matu ni owo re tori pe agboro fi kankan le olowo ta pe ni agbara igbagbo be ni awon apereye ogbe ijani ni ejo to ogun ba le mo gbadua bo lu ati nbe ti emi e wa o ma bori ogun
1: amen
0: Tobali Tuesday ama padeli General Event Center opposite Ogege Community before Igba Junction ni Benin Abuja Highway Ibeluwa o ma ni agbara e guest ready woli nbo wa to ba wa ni Benin ati agbegbe e guest ready lati pade woli ororo ati matue o ti wa lowo woli inna ruwa ba yakafa mo soro jade bo ba gbagbo aje ready de so pe oluwa
1: oluwa
0: jera anuba
1: jera anuba
0: jera anuba
1: jera anuba
0: o ya adua
1: o jesu o ko jesu o ko jesu e bi ni wa
0: abi o ko jesu Jara
2: Ni dadi e ka ni so se gugu awon ise eko adun ti won so in the same first with some time ago I think in August when I looked at me what for many 60 days that's a cool number what for the day October 11 that's a cool number to move it pay I'm trying for same voice not sorry I don't know a journey and that's going to buy me kọkọ sí ìfẹ́sì náà ti fún láti ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ tí mo fi ń sìnkú mọ́ tí mo wá dé gbàdúrà yìí ní kìnìún rẹ̀ ń gbà kìnìún ṣe ní kí n pe ibiṣẹ́ mi kì í ṣàlàyé situation mo ṣàpé mánéjà mi níbi iṣẹ́ mo ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún ìyẹn gún ara rẹ̀ balẹ̀ torí ó ṣẹ̀ṣẹ̀ promote mi ní níbi iṣẹ́ so ìyẹn gún bó ṣe gbọ́ nǹkan yẹn báyìí pa gbogbo nǹkan tó ń ṣe tí ó bẹ̀rẹ̀ sí mo bá mi send email sí àwọn HR níbi iṣẹ́ anything ó bá advice mi pé kí n send email táwọn home office tó send sí mi pé kí n gbà á fún mi ní 60 days torí ẹni dájọ́ ọgbọ́n ìlú yìí ó ti yọ ní kúrò lórí ìgbòrí ẹ̀ kwam fún mi ní 60 days pé kí n kúrò October 11 mo wá send ẹ̀ sí àwọn HR pẹ̀lú wọ́n sẹ́yìn sáwọn ẹ̀jẹ̀ mo ṣàṣọ fún mi mo ṣàṣọ kún mi bẹ̀rẹ̀ kókó ṣàṣọ mi pé mi ò lè padà sí mi kò sí nǹkan tí àwọn àbúrò mi mẹ́ta ìwé nìkan ń lọ sí school kò sí nǹkan tí mo fẹ́ lọ ṣe mi mi ò lẹ́bí mi ìnáwó ìyá tí mo tún fọkàn tọ̀ tí mo gbójúlé tó ń ṣọdẹ́ pé mi àti ẹni òun ló tún ti kú yìí kíkọ́ ṣàánú mi kọ́ ṣàánú mi dúró mi wọ́n ṣàánú kíkọ́ máa gẹ́ bàk sí mi pátá gẹ́ bàk sí mi àṣẹ mánéjà mi lọ́pàá di àwọn hr yẹn pè tó bá ṣe pé mánéjà mi náà bẹ̀rẹ̀ sí máa bẹ̀rù bá ṣáà bẹ̀rẹ̀ sí máa bí àwọn hr yẹn máa sọ nǹkan gidi nípa mi gbogbo bó ṣe jẹ́ pé òun ṣẹ̀ṣẹ̀ promote mi ni láti bí 2 years tí mo ti ń ṣiṣẹ́ níbi báyìí kò sẹ́nì kankan tó promote mi kò dáadé iṣẹ́ tí mò ń ṣe kò sẹ́nì kankan tó fiṣẹ́ mi nìyí kó n gbà tó ń join team mi lòun ṣẹ̀ṣẹ̀ rí lòun ṣẹ̀ṣẹ̀ promote mi kókó ṣáàjò anything bó ṣe pè mí fún interview nìyí o ó ṣe ní ṣe mo lè ráyè ní like after 2 or 3 days like ọjọ́ Wednesday ni mo pè wọ́n wọ́n ń ṣe mo lè ráyè láti wá fún interview ní ọjọ́ Friday mo kò sí problem pé mi ṣiṣẹ́ lọ́jọ́ yẹn nádì gbogbo Wednesday Thursday even that Friday mo kọ̀ wà nínú àwọn ìtàdúrà gbogbo àwọn sáà tẹ́lẹ̀ ní pé ká kà á súnmi ká kà á sínú iyọ̀ gbogbo kìíní yìí mo ṣàmì ń padà lọ máa wà nínú fídíò ìwé ìwé lórí Facebook mo ṣàmì ń padà lọ rò ó mo ṣàmì ń ṣe gbogbo ẹ̀ nígbà tó yá ní kí ni mo máa fẹ́ ṣe báyìí àwọn gbàdúrà mo ń sunkún mo tún gbé píṣọ mọ́mí mi lọ síwájú pé ẹ̀ka mi ò kí ń sùn wá sùn wá fi mí sílẹ̀ àwọn ọmọ tó fi sílẹ̀ sí mi náà kò sí ẹni tó máa bá wọn gba ìtọ́jú mi kò sí ẹni tó máa tọ́jú ara lẹ́bi àwọn ọmọ àti sunkún sọ́nà ọlọ́run mo tún gbà mí nígbà tó ṣàdájọ́ ìtàbí yẹn dáde mo débẹ̀ wọ́n ti make a decision gbogbo mi fún mi because of circumstances tó surround the reason táwọn ìjọba ṣe ní kí n kúrò nílùú nígbà tí mo débẹ̀ tó ṣe kọ́kọ́ rí bí mo ti sunkún.

0: ti dàrú ti gbogbo nǹkan ló ń ṣe mí nǹkan náà mánéjà tí mo tiẹ̀ tó tí mo close mi ní ẹrí mi náà báwo ni ṣe ti ṣe tọrọ ìfèrè báyìí mo ní wọn ṣàlàyé fún mi ní february ní independently mo kó £12,000 sílẹ̀ láti fi rìn inú visa mi august ẹni ẹni tí mo kó £12,000 fún tí mo rìn inú visa gbogbo wa ẹni àti pápá ìtajà rẹ ló wà ní uk àwọn náà ló tún yọ mí kúrò lórí rẹ ní august february august mo ní mo dẹ̀ mo ní òkú wọ̀nyí ní kí má bàa wà ní irú situation báyìí nínú mi ṣùgbọ́n àwọn fúnfún ní kẹrẹ òkú náà láti gbọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn báwo ni ṣe gbọ́ pé £12,000 o kó lẹ̀ láti fi rìn inú visa visa òun náà padà yẹ kúrò lórí ẹ̀yìn bó ṣe bá mi gbọdọ̀ àwọn hr lọ nìyẹn báwọn hr ṣe ní bó ṣe bá mi explain situation ọmọ bó ṣe change story meeting yẹn because intention mi ni pé wọ́n ò fẹ́ fún mi ní ìwé yẹn bó ṣe change story yẹn wọ́n ṣàmì kí sàmì lọ báwọn máa tún get back sí mi the following week tó máa fi get back sí mi báyìí kódà kò tiẹ̀ sí pé 1 week báwo mo fi sísìn ní ìròyìn sí mi bó ṣe get back sí mi wọ́n kàn ní kí n máa bọ̀ lọ́fíìsì bó ṣe mo ráyè láti wà ní ráyè òun ṣàṣàrè lọ dáàdì láti mo dọ́fíìsì bó ṣe báwo máa fún mi ní crs nìyẹn ni pé option méjì màá ní fún mi gan safe ṣé oní 3 years ni mo fẹ́ ni àbò ní 5 years oní 5 years ni mo fẹ́ o láti bá ṣe fún mi ní 5 years nìyẹn ni mo ṣe gbé application crs mi gidi that's my first one dáàdì my second testimony. Ní pé nígbà tí mo ṣàrí visa mi source because ìgbà títí ibiṣẹ́ mi òun ló sì fi mí lọ́kàn balẹ̀ jù kò sí pé àwọn tàbí partner mi tí mo bá wọlé kò sí pé wọ́n gbómi lẹ́nu gbogbo ní oníkálukú ti gan lọ́tọ̀ọ̀tọ̀ kò láti ìgbà tí mo ti wà nílùú yìí shared apartment ní pé just because mo fẹ́ láyé ilé save mi láti fi rìn inú visa àmọ́jì náà náà after everything is still the same àdìdú pé báwọn náà kọ́ láti change story yẹn so mo ṣáà láti gba ilé mi last week ní bedroom apartment thank you very much.
1: Sọpọ́ olúwa.
2: Olúwa.
1: Èmi rè é.
2: Èmi rè é.
1: Jẹ́mi náà rán ànúgbà.
2: Jẹ́mi náà rán ànúgbà.
1: Tọ́mọ̀ mi rán ànúgbà.
2: Tọ́mọ̀ mi rán ànúgbà.
1: Oyè àfọ́dà dúà.
2: Orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ẹ̀mí mi rán
1: ànúgbà. Mọ̀lẹ́ ara ò ṣe bí yà wá.
2: Olúwa.
1: Ago mẹ́jọ a máa pàdé lágbára ọlọ́run ó máa ní agbára sà lórí social media ago mẹ́jọ Nigeria time a gbàdúrà mo fẹ́ràn àṣẹjáde tó bá di ọ̀la Monday àkẹsẹ̀ àdúrà kan bẹ tí a máa ṣe.
3: Gbogbo
1: èèyàn ni kò gẹ̀ẹ́sì rẹ̀ ni láti ṣe àkẹsẹ̀ àdúrà yẹn lágbára ọlọ́run lórúkọ Jésù wàhálà àdúgbà. Ogo da jade.
2: Amen.
1: Ilere ase fun.
2: Amen.
1: Mo ni wa se bi oba.
2: Amen.
1: Mo ni wa se bi oba.
2: Amen.
1: Mo ni wa se bi oba.
2: Amen.
1: Romans si agbara. Gbogbo eyan mo Olorun te wa ni Ado, te wa ni Lesa, te wa ni Osogbo, te wa ni Ejigbo lagbara Olorun. Alufa yin ma fun yin ni ororo kokan loni lagbara Olorun. Wa fun yin ni ororo kokan. Oro si se agbara en ti etindo, ti se ti isosu kan, ti isosu meji, te so do kan, ororo yen lolo.
4: Orúkọ mi ni Christel Adetola láti ìjọ Orúkọ Afọ Branch. Ntọ́lá ń ṣe bí ọba ṣe fún ọ́nṣẹ́ ìyanu nínú ayé mi. Ní alákẹ́dún 1973, òní etí ti ń dùn mí. Ó máa ń tú, ó máa ń rìn jáde mi ò lè jókòó láàrin àwọn èèyàn. Sọ́gbà tá wá gba òró tí wọ́n wá gba òróró ìṣẹ́gun òróró pupa rẹ́súrẹ́sú sí bàbá fún wa. Ìgbà tí ìwá tó bẹ̀rẹ̀ mo wá kan èdrọ́pù lásán báyìí òní mọ̀ kán sí láti gbà yẹ etí yẹn ti sàn pátápátá. Hallelujah.
5: Hello dadi mi ka lẹ́sàn-án o àpọ́n àdúrà o ẹ̀ṣẹ̀ o ìtìmẹ́rìíwá o ní n ṣe mi mo ti àpúrò físà mi tí mo dọ́nà yín láìpẹ́ láì jìnnà ẹ̀ṣẹ̀ sá o ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ o kó àdúrà o àdúrà alálẹ́ àti dàárọ̀ olúwa ó ti gbà lórí wa o ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ sá o ṣe ní ìdíṣẹ́ oníṣẹ́ o iṣẹ́ oníṣẹ́ a máa tẹ̀síwájú o àdúrà bí a mọ̀ ní ìgbà lórí wa o dúpẹ́ lọ́wọ́ nínú mi ẹ̀ṣẹ̀ mi.
1: Gbé ọwọ́ sórí báyìí lọ́rọ̀ ànúgbà. Lọ́rọ̀ ànúgbà. In the name of Jesus. Tó o bá ti sọ rẹ má jẹ mú ẹ inú ò ní on the four in tó bá náà jẹun náà make sure pé wọn náà o san ọrẹ má jẹ mú ẹ lé ní mo gbàdúrà. Àwọn

bá dẹ̀ ti wà tí ó jẹ́ pé tara ẹnìkan ló mọ̀ ọ̀run máa ń sí mọ́rú àwọn ènìyàn bẹ́ẹ̀ ni tí ó dé jọ pé ọkọ̀ ìṣúore òun láàmú sanra ó ní ẹnìkan wà tó ń háwọ́ ó ní síbẹ̀ sínú kìkì àìní ẹnìkan wà tó ń fúnká síbẹ̀ ń pọ̀ sí ibi tó bá jẹ́ ẹni tí ó jẹ́ tara ẹnìkan ló mọ̀ tó òwe bó ṣe lọ mọ́ nìkejì lọ́wọ́ tó òwe bó ṣe lè mú ayé dára fẹ́lẹ̀ mìíràn tó lè ti ẹnìkan àfẹmí àfẹmí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ nǹkan ò lè rọgbọ́ fún wọn a sì rí àpẹẹrẹ rẹ káàkiri tí ó ṣe ń lọ ní ọ̀sẹ̀ ká tún padà sí ìyẹn mo ṣe àwọn àpẹẹrẹ kan wá ní ọ̀sẹ̀ tó kọjá ohun tí a tún rí òun ni ìfẹ́ owó ó ní ìfẹ́ owó yóò gba ayé kan ní òpin ayé àwọn èèyàn máa ṣe okòwò láti ní owó wọn sọ ìwà nù láti ní owó wọn sọ ìbáṣepọ̀ rere wọn sọ ọ́ nù láti ní owó kò ní ẹbí kan máa dàrú nítorí owó inú ọ̀ni ọkọ̀ agbọ́tọ̀ ìyàwó agbọ́tọ̀ ọ̀ ní ráàyè láti tọ́mọ nítorí pé kí ni wọ́n wá owó ìgbéyàwó kan á di oríṣiríṣi ìwà tí kò tọ́ ló máa ń bá ìdílé sọ pé ìfẹ́ owó òun ni gbòǹgbò ẹ̀ṣẹ̀ pẹ̀lú pé èèyàn bá ti fẹ́ owó gbòǹgbò ẹ̀ṣẹ̀ ni oríṣiríṣi irúgbìn ló sì máa tuntun ni mo máa bú jáde ìfẹ́ owó nígbà káwọn èèyàn sọ àlàáfíà mi àwọn ọ̀dọ́ wa bá ṣe ń nífẹ̀ẹ́ kò sí tọ́rọ̀ lè ṣe fowó wọ́n tẹ̀ máa rí wọn ní tó bá jẹ́ èèyàn tó bá ti jẹ́ èèyàn òun lè jẹ́ èèyàn ẹ máa rí àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn lẹ́nu àwọn ọ̀dọ́ oríṣiríṣi nǹkan wọ́n fi ya wọn ṣubú wọ́n fi lẹ́fẹ̀ẹ́ di wọn ṣubú wọ́n fi kún ara wọn ṣubú káṣá ti gbówó ìṣá ara nǹkan tó máa parí òpin ayé nìyí ṣùgbọ́n lórúkọ jésù a ò ní jẹ́ alábàápẹ́lẹ́ ọdúnkùnrin yìí ọlọ́run kì wá nílọ̀ ká lè ya ara wa sọ́tọ̀ nígbà tí àwọn wọ̀nyí bá dìde ká lè ní ẹ̀wọ̀n.

ta mo a le ti mo pe gbon opin aye o ni bi o ma sele ti nigba to ba sele ko ni ti ni ko ni gbara lenu ko ni jo wa loju ife owo ni o ke bi fi a so ni yo sele o ke ta ti mo sele ke ti ko gba o ni igbelaga igbelaga igbelaga ye o pe si ona meji o ni awon eyi ti a fun ni a fun ni ni pe o ni igbe enu nínú ko tí ọlọ́run bá ṣe ní ayé wọn wọn ṣá máa wíjọ ni wọn a máa pariwo ká ṣàlè mọ̀pọ́ wà níbẹ̀ tí wọn báyìí tí ìdí táwọn ọba tí mọ̀pọ́ wà ń bẹ̀ yẹn ara wọn tí ì nílẹ̀ àti èmi ni mo tó báyìí èmi ni mo mọ̀ báyìí bí ẹni pé ọmọ agbára wọn ni wọn fi ṣe ìwà fúnni nìyẹn ìkejì rẹ tó bẹ àbúrò rẹ òun ni ìgbéraga ẹni pé àwọn ọmọ yóò máa fi nǹkan tó yẹ fún ọlọ́run wọn a máa fi fún ara wọn alùpùpù mímọ ṣe àwọn làwọn fi dà á ìwà fúnni àti ìgbéraga wọn ṣiṣẹ papọ̀ ni àfúnni ẹni tó ń sọ ọ báyìí ni mo tó àfihàn èmi náà ni tí ó bá fẹ lẹyìn mi kò fẹlẹ mìíràn tí a bá fẹ ní àwọn èèyàn bẹẹ àwọn tó lọ bí pé ìgbéraga òun ló máa ń ṣíwájú ìparun mo sọ àpẹẹrẹ ọkùnrin kan bẹẹ tí ó sọ pé ó gbéraga sí ọlọrun ọba nebukadnezari tó tó kò mọ pé àlùyọ tó ń ní ìṣẹ́gun tó ní tó kó gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìlú sápẹ́ tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìlú ayé ń sìn tó wá dàbí ọba lórí gbogbo gbogbo ayé nígbà yẹn ó lò pàgbára òun ni ó rí dáníẹlì oríkẹrin tó bá bẹ̀rẹ̀ sí ní fúnni ó ní nípa agbára mi máa ní mo kúkú lè jọ nípa títóbi ìlú ni fi dà báyìí ọlọ́run wa ni màá kọ́ ẹ lọ́gbọ́n ọlọ́run wọn lọ sí ní àìkejì èkó náà ń yọ bíi tó ló ń bò ó wà ń jẹ koríko odidi ọba ó kò láàfin ó wọ gbé lọ ó ń jẹ koríko bí ẹran ó ń rà kò bí ẹran gbogbo oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ bí ọlọ́run ṣàánú ọ ọlọ́run ìgbà kan gbà tẹ́lẹ̀ mọ lọ́wọ́ lẹ́yìn ọdún méje ó padà wá ní wọn á padà sórí ìtẹ́ ṣùgbọ́n kò yí ni pé kò sọ tí mo ní tí ọlọ́run sì tẹ̀lé tí ọlọ́run fún mi ìwà ìgbéraga kìí ṣe ìwà tí ọlọ́run fọwọ́ sí ìfẹ́ ká wọ ẹ̀fẹ́ gbẹ́lú bí méjì kan ká fi kí ìwà ìgbéraga ká fi kí lẹ́sẹ̀ pé ìwà ìgbéraga kìí ṣe tí ọlọ́run ìwé jeremiah ìfẹ́ ká wọ ìwé jeremiah orí kẹsàn-án

ìyanu aṣẹlẹ ayé onírìdì ọjà onírìdì ọwọ ayé oníkàyín ọwọ ọjà onírìnyìn ó ti ń dára tẹ́lẹ̀ kó dára má kò ní dé báyìí ewé ńlá yín kò ní rú wẹ́wẹ́ òkè òkè lẹ́ ó máa lọ.

0: Ministry 3 months special prophetic prayer. If I do like my last year, but I have one here. Family Daniel, Monday Meta, Kafi Badra, Boba, Wamawa, Woody T. My seed will not perish. He do not go by the Korea, one man, come out for okay. Get our moderation in Otubu, Boba, Yamo, Yadin, a drop. He got one day. Oh, what he wants to get sat, he wants to get one. If you can't, I have him, my shell. Yeah, go cousin. Sir, you could not have him, my son. I'm a fury. I got Yawa, one day. Lọ́wọ́ pẹ̀lú bájẹ́ mú ìpè prophet Femi Daniel láti máa bá wọn rìnrìn àjò kí wọ́n lè fọ́ un lókè ní gbogbo Monday ó wà nínú oṣù kẹsàn-án àti oṣù kẹwàá ní aago kan ọ̀sán gbogbo ẹ̀rí CAC Faith Revival Assembly number 10 Powerline Road by New Dutch Hotel Amoroga Village Mẹ́ran Alágbàdo Lagos State 080-293-057-28 Àgbà Ọlọ́run máa bọ̀ pàdé ní orúkọ Jésù.
1: Òun ló gbọ́ yẹ, ohun tí Olúwa ní ká ṣe ló gbọ́ yẹ, Olúwa ní lágbo kan ọ̀sán gbogbo àbíyamọ gbogbo àwọn tí iṣẹ́ dàrú mọ́ lọ́wọ́ gbogbo àwọn tí kò ṣe mọ́ gbogbo àwọn tí ayé wọn ò ṣe mọ́ bọ́ mi dáadáa sà ibi tí ẹ̀mí àgán bá balẹ̀ sí ènìyàn á ṣiṣẹ́ kò ní lérè bẹ́ẹ̀ ni sà ibi tí ẹ̀mí àgán bá balẹ̀ sí ènìyàn á sáré kò ní nítumọ̀ ibi tí ẹ̀mí àgán bá balẹ̀ sí ènìyàn máa tiraka ìtiraka yóò ní yọ ijó mọ̀dí tó fi ń gbàgbé ẹ ilẹ̀ ẹ ló ti ṣá ilẹ̀ ẹ ló ti yàgàn ijó mọ̀dí tágbé ò fi gbà lórí ẹ ẹ̀mí àgán tó jókòó tiẹ̀ ni kò sí àdúrà tí wòlíì lè gbà fún ẹ tó máa gbà ó lóluwa ní ká lé jáde rọ̀la ẹ̀mí àgán lára ẹ bàbá o dẹ̀ ṣàmì èyí tó jẹ́ kíṣẹ́ ó bàjẹ́ iná lè jáde mí o mọ̀ wọ́n ò ṣàmì iná lè jáde mí iná lè jáde mí iná lè jáde mí iná lè jáde mí iná lè jáde mí iná lè jáde mí iná lè jáde mí iná lè jáde mí gbogbo agbára tó pa lè lé ọ àgán lè jẹ́ àlè. Tó bá dúró lẹ́yìn obìnrin gbogbo ọmọ tó bá fi ẹ̀yìn ẹ̀ pọ̀ wọ́n ní soríire láyé gbọ́ mi dáadáa àgán lè máa tẹ̀lé ọmọ ó lè tẹ̀lé lọ sílùú òyìnbó ó lè bẹ́lú òyìnbó kó máa wáṣẹ́ kó má ríṣẹ́ àbí kó lọ ríṣẹ́ ẹrú èmi ti lọbẹ̀ dáadáa mo ti rí àwọn ọmọ wa mo rí ọ̀pọ̀lọpọ̀ wọn tó ń ṣiṣẹ́ ẹrú àwọn kan tó ń gbé ayé ẹrú má rò wípé ọkàn ẹ balẹ̀ níbi tọ́mọ ẹ wà má rò pé ọkàn ẹ balẹ̀ mbẹ̀ ìwọ ni kò lọ gbàgbà yọrí àdúrà a fi ń pàdé lọ́la CAC Faith Revival Assembly láyé àápà pàdé ní aago kan ọ̀sán ní church lára gbogbo ibi tó bá ti wà wàá pàdé mi lọ́sàn-án ọ̀la wàá múra wàá pàdé mi wọ mọ́tò ibi tó bá ti gbọ́ mi kó mọ̀ pé mẹ́ran ló ń lọ tó bá ti wọ mọ́tò bóyá command ló ti wọ mọ́tò mẹ́ran bóyá mẹ́ran bus stop ló ti wọ márúwá wàá sọ fún ọ pé o fẹ́ bọ́lẹ̀ ní mọ́rúgà tó bá ti bọ́lẹ̀ ní mọ́rúgà wàá wá bẹ̀rẹ̀ pé ẹ jọ new church hotel ibẹ̀ ni mo ń lọ wọ́n bá ti júwe fún ẹ wàá ti rí church yẹ wàá ti rí àwọn banner wádẹ ti rí géètì yẹ géètì yẹ wọn kò ní gold mine wá ti mọ pé ibi tó ń lọ nìyẹn wá ti ẹ máa ráwọn èèyàn tájọ ń lọ gbàdúrà orúkọ jésù olùgbàlà ọfà asán jáde lára mi jẹ ọfà asán ó jáde lára mi ó jáde lára mi ó jáde lára mi ó jáde lára mi ó jáde lára mi ó jáde lára mi ó wá gbọ́n tó lu wá sọ fún mi olúwa ni kí n sọ fún gbogbo èèyàn pé àwọn kan wà ọfà asán gbà wọn bí wọn lọ bí wọn bọ wọn lè rí kankan bọ olúwa wá wí pé àwọn kan wà tí wọn ti lówó rí nígbà kan tó jẹ wí pé ọfà asán ti sọ dẹdu ara rẹ olúwa wí pé tọ́ba lè wá lọ́la tí mo bá fi òróró lé wọn lórí olúwa ni òun máa dá wọn padà ohun tí wọn gbà lọ́wọ́ ẹ olúwa dá padà mi ohun tí wọn gbà láyé olúwa dá padà mi ohun tí wọn gbà láyé àwọn mi olúwa dá padà mi jájọ pàdé láàárọ̀ la káyé já máa lọ lé kátètè máa múra ká lọ múra gbàdúrà a tún lọ gbàdúrà ní bòmíì kátètè máa múra lọ olúwa yóò ràn lọ́wọ́ yóò fara fún ọ ọkàn rẹ abalẹ̀ ṣó gbàgbé pé olúwa ní kí n sọ fún gbogbo ènìyàn wípé ẹbọ méjì ni wọn máa rú fóun ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹbọ àkọ́kọ́ olúwa wípé gbogbo wọn wá ṣe ara wọn wọn ní jepo wọn ní jata torí àwọn agbára tó jáde ló fẹ́ pàìràwọ̀ àwọn ọmọ abiyamọ ni mo bá wísà abiyamọ ni mo bá sọ̀rọ̀ wọn ní pàìràwọ̀ ọmọ ẹ wọn ní pàìràwọ̀ ọmọ ẹ àwọn ọjọ́ mẹ́ta ìjọ mọ̀ pé kò dáyàn pa bẹ́ẹ̀ ni kò dáyàn pa wọn ní ògbàwẹ̀ wọn ní kó má jepo kó má jẹ iyọ̀ kó má jẹ nǹkan tó dùn wọ́n jẹ́ gàrí nìkan ló mú kó mu gàrí wà á rí nǹkan tó máa ṣẹlẹ̀ olúwa wí pé gbogbo àwọn abiyamọ tó bá ṣe ó máa gbé wọn dìde ó máa fún ọmọ wọn dìde ó máa gbáyé wọn dìde bẹ́ẹ̀ ni ẹbọ kejì tó lúwa ní kò rú olúwa wí pé gbogbo wọn aká láàyè tó bá wà nílé ẹ wà á dá ọrẹ 330 fún wọn mọ́mì tó bá jẹ́ torí ọmọ ẹ tí mo bá ní kó dá 330 ó mọ̀ ọmọ dàlágùn láwọ mọ̀ sọ pé pásítọ̀ ti tún dé èmi ò mọ̀ ṣùgbọ́n mo mọ̀ kan tẹ̀mí mo sọ fún wọn ní chọ́ọ̀chì lónìí mo sọ wípé ẹlòmíì lè kàwé àwọn ọmọ tó bá kàwé wọ́n lè lọ dúró sórí facebook kán máa sọ pé báwo ni pásítọ̀ jẹ́ àwọn ọmọ tó bá jọ university ṣùgbọ́n èrú èmi tí ò ní certificate tí wọ́n báy ye mi je ti mo pada rona lo mo le so fun pe olorun wa
2: benza
1: mo le so fun pe adura gba
2: benza
1: mo le so fun pe o dara fun mi mo le so fun pe olorun yi gba pada emi ni mo mo bi ti mo ti bere emi ni mo mo to go so mi da emi ni mo de mo olorun mu jare laye mi oluwa yo mo go jare lara mo ni je 330 lara oluwa ni ko da alafia fo a pade lo so la a go kan CAC Bible Assembly number 10 ni power line ni mero to ba demi na tabi ni ko ba sa wo maruwa to lo si mero tabi to lo si ilewe ko so pe fe bole ni maruga maruga bus stop ni along miran road adon miran jasa road be ni maruga lo ti ma bole to ba ti bole ni maruga ye o le be lowo ni bodi kwejo new touch hotel ni power line ni mo lo wa kan na wo ese oni ko jina rara wa ba mi nbe a go ko so wa ka ti ka bo ni lati ma gbadura awon to nwa won le miss e iwo na o ma ri do lodumare alafia fo ore majemotie ore ebotie ti do na katina ra lori omo e lori akobi e da sinu account
3: 32 46 60 70 16 32 46 60 70 16 FCMB oloruko bank ye wa wa ri Christ Apostolic Church Faith Revival Assembly ninu e tabi o le fi sinu account temi gangan 30 40 47 02 51 bo le kan si 30 40 47 02 51 First Bank Daniel Olufemi Komolafe Olumari nuru account ye
1: wa ri on tolorun a se fun number to lori ofe ati pele leyi 0800 2930 57 28 0800 2930 57 28 0700 1 4 33 81 11 tabi 080 286 12238 0800 2861 2238 Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about? Ah, no, what about?

jẹ́ pé nǹkan wà tí mo kórìíra jù láyé yìí nínú ìrìn àjò ayé yìí, òun ni try and error. Kéèyàn máa ṣe èyí jẹ èyí ò jẹ nínú ìrìn àjò ayé, mo mà éètì ẹ o, láti ilẹ̀ wá ni mo ti éètì ẹ. Àwọn ìgbà kan nígbà tí mo bẹ̀rẹ̀ ṣe Olúwa, bẹ́ẹ̀ ni sà, lálẹ́ yìí mo fẹ́ bẹ́ẹ̀ gbàdúrà pé kí Ọlọ́run kó tàn mọ́lẹ̀ sí ọ̀nà ẹ bó ti ń lọ lọ́sẹ̀ yìí. Mọ́mì, kò dá kéèyàn máa rìn nínú òkùnkùn ayé, kò dá kéèyàn máa rìn nínú òkùnkùn àyànmọ́ ẹ̀, kò dá kéèyàn máa rìn lókùnkùn ìrìn àjò ayé ẹ̀, kò dá kéèyàn jáde kó má tiẹ̀ ṣúọ̀ ibi tó fẹ́ yà sí. Ẹ gbọ́ sà, àwọn méjì tó bẹ̀rẹ̀ oṣù yìí bọ́ ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ọdún, bẹ́ẹ̀ náà sì ń bá lọ. Wọ́n sà ń gbàdúrà, wọn àmọ̀ gbà kádùá máa gbà. Lára ohun tí mo kórìíra jù nìyẹn, táyà nẹrò. Ara tí mo kórìíra jù láyé òun ni fire brigade approach. Kí náà pè bẹ́ẹ̀, kéèyàn kàn dédé di pé ọfà ti bá Olúwa ìtàn, kó tó di pé Olúwa ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ àdúrà ibi tí mo ti bẹ̀rẹ̀ sí Olúwa. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọdún yẹn lọ́hùn tó jẹ́ ìṣẹ̀lẹ̀ tí mo dì mú, tí mo dẹ̀ sì fi ń gbàdúrà dòní, bọ́dá kan wà, ó farajì, ó ń sin Ọlọ́run. Bóyá wọ́n le lórí ọ̀fẹ́, tí wọ́n bá sì wà láyé tàbí tí Ọlọ́run bá ti dá wọlé wọn, ó lè máa gbọ́ mi lálẹ́ torí orí afẹ́fẹ́ ni mo wà. Bọ́dá yìí wọ́n farajì, wọ́n sin Ọlọ́run, mo ṣe náà ti ń ṣiṣẹ́. Ṣùgbọ́n gbogbo ìgbà wọ́n máa wálé, prayer warrior wọ́n wà bẹ́ẹ̀, minister council wọ́n wà bẹ́ẹ̀, gbogbo nǹkan tó ń ṣe wọ́n wà bẹ́ẹ̀, gbogbo ohun tí Ọlọ́run bá fún wọn lọ́ fi ń sin Ọlọ́run. Wọ́n dẹ̀ pẹ́ kí wọ́n tó fẹ́ ìyàwó, bẹ́ẹ̀ ni sà, wọ́n wá fẹ́ ìyàwó. Wọ́n fẹ́ ìyàwó láti age of 51 nígbà yẹn. Àwa wà ní ọmọ kékeré, dáàdì la máa ń pè wọ́n torí wọ́n fẹ́ràn wa gan, pàtúkúlálẹ̀ wọ́n fẹ́ràn mi gan. Bọ̀dá yẹn kò sí nǹkan tí ò kí lè rà fún yàn. Wọ́n dẹ̀ fẹ́ ìyàwó, ìyàwó wọn yẹn dẹ̀ lóyún, ó dẹ̀ fẹ́ bímọ, ó dẹ̀ ń rọbí. Àwa bẹ̀rẹ̀ àdúrà, Olúwa, Olúwa, jẹ́ obìláyọ̀, jẹ́ obìláyọ̀, jẹ́ obìláyọ̀. A ṣe yẹ títí tó jẹ́ pé obìnrin yẹn fi kú sínú oyún. Ó dùn mí gan, mo sọ ẹ kó ní ìwọ̀nba ọmọdé mi nígbà yẹn, mo wá múra, mo lọ bọ́ Olódùmarè. Olúwa ṣó kìí dáhùn àdúrà ni, Olúwa ṣó kìí fi wọ̀n kó tó dé ni, ṣó kìí sọ fún ènìyàn kó tó dé ni. Olúwa wí pé mo ń sọ fún ènìyàn, ṣùgbọ́n àwọn mélòó ló ní sùúrù àti béèrè lọ́wọ́ mi kó tó dé. Olúwa ní kí n sọ fún ọ pé ọ̀sẹ̀ tó o fẹ́ mú yìí, ọ̀sẹ̀ tí ó lágbára ni, ọ̀sẹ̀ tí òkùnkùn fẹ́ ṣiṣẹ́ ni, ṣùgbọ́n òun máa jẹ́ kí ìmọ́lẹ̀ òun kó kú ọyọ. Nọmba 1 lákọ̀ọ́kọ́, ọ̀sẹ̀ yìí wọ́n fẹ́ gbé nǹkan jáde tó fẹ́ paná ìràwọ̀ ògo. Olúwa wá fi wú wa pé kí gbogbo ẹni ó bá gbọ́ mi kó mọ̀ jepo, kó mọ̀ jata. Olúwa ò pé láàwẹ̀ fún mi, èmi ni mo kàn pé láàwẹ̀ fún gbogbo àwọn ọmọ tó tẹ̀lé mi nínú ẹ̀mí àti àwọn ènìyàn tó gba Ọlọ́run gbọ́ lára mi pé à ń gba àwẹ̀ white láti Monday títí di ọjọ́ Wednesday. Olúwa wí pé on the 5, on the 6, on the 7, kí anybody tó bá súnmọ́ ẹ, kí wọ́n bá jepo, kí wọ́n bá jata, kí wọ́n bá jẹyọ̀. Olúwa ló sọ bẹ́ẹ̀ fún mi. Olúwa wí pé èmi ni mo pàláṣẹ fún ẹ. Bẹ́ẹ̀ ni sà, àṣẹ yẹ ó lágbára pé iṣẹ́ àjẹni o, torí nínú ìrìn àjò mi láyé mo ka wòlíì Elisha pé nǹkan kan ò bò lójú ẹ̀. Ọdún ni mo dẹ̀ fi ń gbàdúrà, Olúwa, irú òróró tó wà lórí Elisha, irú òróró bẹ́ẹ̀ ni mo fẹ́. Ẹ gbọ́, ìran àkọ́kọ́ tí Olúwa fi wọ̀n mí lọ́sẹ̀ tá a fẹ́ mú o ni pé láti Monday of the 5 títí di Wednesday of the 7, Olúwa ní sọ fún àwọn ènìyàn rẹ àti ilé ẹ, wọ́n gbọ́dọ̀ jepo, wọ́n gbọ́dọ̀ jata, wọ́n gbọ́dọ̀ jẹyọ̀. Ó di

ni October, ni November, ni December. Oluwa ni ki gbogbo orilede o gbadua nitori iji to ma mi gbogbo orilede ti gbogbo eniyan mo pe eleyi kan mi mori pe won da okuta si ari igboro awon eniyan wa sa okuta mo ni oluwa ki leleyi oluwa wi pe ise aje nlo lowo laarin isiyi titi di January pe ebi to nsise yo dabi ole eni to gbowo ya ko ni mo bi to nda si eni to gba salary ko ni mo to fi se eni to lowo lowo eru a ma ba ti jade ati na owo oluwa so wi pe afefe to nbo ni igboro yi afefe iyan nla ni iyan ti o se salaye iyan ti owo ijoba o le ka iyan ti owo ise o le ka sugbon oluwa wi pe ki a mu gbogbo ojo lati ojo Sunday to nbo ki a ma gbadua oluwa be mi pamọ sinu agbara re gbagba ki o afefe ibi o fe wonu le mi ise ti oluwa ran mi niye lola gbogbo wa a nsera eni a nsera wa a jepo a jata ojo meta komo ba pa irawo to wa nle wa lola lago kan gbogbo abiyamo a ngbadua ogo abiku osan gangan ogo abiku osan gangan ise to ti sise tele o fa abiku ma ba sobu to ti ko tele o ta o fa abiku jade bayi o ma dede tuka oja to ti ni tele tele eni to ti ni sobu tele tele won ni ki ngbadua fun pe ki seye mo ba didakuda o fa abiku o wa be ni sa o fa abiku be loluwa ni ka gbadua be ni osan lade o kan onise owo o ka abiyamo o ka bodaye boda ise o lowo e mo o fa abiku ye la fe fibu oluwa kan ni ka pariwo ni pe ta ba ti pariwo ta de ku omi pe ise mi o ni ku owo mi o ni ku olorun awoye wo mi ye wo ise mi ye wa wo omo mi ye oluwa wa wi pe ma dide ma ba ipinu ota je to ba wa di ojo Wednesday o la ma pari adura ta ngba be ni ola ta ba ti ago kan ni wakati ka bo 19 minutes loluwa ni ka fi gbadura alafia fo o wole losun o wa yi o de ka eyi to je number 4 ti ma so fun e lale o ni wi pe oluwa ni so fun gbogbo eniyan gbogbo abiyamo ki won ru ebo 330 naira bẹ́ẹ̀ni oluwa wi pe bo ti wo ko je ni ti o lowo lowo to 130 naira o ba bi omo marun wa oluwa ni pe isele ti isele ti won ba n pe eyan pe wa gbe omo e lo 1 million wa oluwa ni pe o n fe fi ebo ye o fe fi ka ku lori wo mami eni kan gbo mi nile bẹ́ẹ̀ni sa bẹ́ẹ̀ni oluwa ni o ti e lowo rara rara ati ja ti mu gan le bo o ati na ti lo le bo o oluwa wa so fun o pe ki o da ore ye oluwa pase fun mi pe lati ose to nbo ki ma fu awon opo lo je oluwa lo pase fun mi pe lati ose to nbo titi to ma fi pari e mo gbodo ma fu won lo je ni every Friday oluwa so pe awon to ba sick oluwa ni ki san hospital bill won awon ti o ri ona lo to je pe oko wo ni se lowo oluwa ni ki ma ran won lowo ni ona ti mo ba lagbara but iye deep Friday odo ma ma salaye fo sugbon oluwa ni ki so fo pe gbogbo ẹni tó bá gbọ́ mi lálẹ̀ ẹ dá ọrẹ 330 ọrẹ ẹbọ lolúwa pé mo dẹ̀rù pẹ́ bọ́ ló jẹ́ lọ́dọ̀ tiẹ̀ ṣùgbọ́n olúwa pè lẹ́bọ pé lọ dá ọrẹ ẹbọ 330 lórí gbogbo tó mí nílé ẹ wọn ní fọmọ dàù láàmú wọn ní fàlàfíà dàù láàmú wọn ní fayé ẹ dàù láàmú ọ̀sẹ̀ tó mú ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ à ń pàdé lọ́sàn ọ̀la ní ago kan orúkọ jésù ọfà àbíkú ọ̀sán gangan kò mọ̀ gbọ́dọ̀ bà mí ọfà àbíkú tó ti bá àwọn ọmọ mi táwọn ọmọ mi fi dìdàkudà olúwa bá mi lè jáde ọfà àbíkú tó ń fóúnjẹ bọ́ mi lójú àlá olúwa bá mi lè jáde àlàáfíà fọ à ń pàdé ní ọ̀sán ọ̀la gbogbo wa pátápátá olàjọ ń pàdé olúwa ní ká gbàdúà àdúà yẹ ló ṣe kókó ju o orúkọ jésù ìjì ò ní jà yọ dára fún ọ ò ní dìdàkudà ó da kó gbọ́ kó dẹ̀ mọ bó ṣe máa gbàdúà ó dájú pé ó ti fàdúà rẹ dànù kó tó di wípé ó ṣe wá wọ̀ lára ọfà àbíkú tó ti wọ̀ sí ọ lára ṣe àmì mọ́mì iná gbé jáde lára ẹ ọfà àbíkú tó ti wọ̀ sára ọmọ ẹ iná gbé jáde lára ẹ ọfà àbíkú tó wọ̀ sínú iṣẹ́ rẹ tíṣẹ́ rẹ fi ń kú mọ́ ẹ lọ́wọ́ iná gbé jáde ọfà àbíkú tó wọ̀ sínú òwò rẹ tó wòye òfin fún ọ láyọ̀ ó jáde ọfà àbíkú tó wọ̀ sílé ọmọ rẹ tó jẹ́ pé oyún fi ń ṣẹ́ mọ́ ọ lẹ́nu orúkọ jésù olùgbàlà iná gbé jáde ọfà àbíkú tó wọ̀ sínú ọwọ́ ẹ tí ọwọ́ ẹ ò fi kówó jọ mọ́

0: jáde bẹ́ẹ̀ ló máa rí lálẹ́ tó fẹ́ lọ sọ yìí jẹ́ fún ẹnu sáàmù tí olúwa fún mi ká fi gbàdúrà búburú kan kì yóò ṣubú lò mí àrùkarù kì yóò ṣubú ilé mi ẹgbẹ̀rún yóò ṣubú lé ọwọ́ tó mi àti ẹgbàrún lọ́wọ́ òsè mi kìkì ojú mi ni máa fi máa rí ní màá ti máa wùdè èrò burúkú psalm 91 psalm 121 àti psalm 25 psalm 25 psalm 91 àti psalm 121 wo ni psalm tó máa kà tó bá dẹ̀ ti ń jáde láàárọ̀ ọ̀la tó bá ti jí láàárọ̀ kùtùkùtù ọ̀la wà á bu omi wà á ka psalm sí wà á ka psalm 16 psalm 24 àti psalm 29 sí omi tó fẹ́ fi wẹ̀ láàárọ̀ ọ̀la nìyẹn tàbí tó fẹ́ mu níbi iṣẹ́ wo ló máa kà síbẹ̀ ọ̀nà àṣì fún ẹ ilẹ̀kùn àti fún ọ ò ní dààmú ò ní dìdàkudà àláfíà fún ọ orú ayọ̀ ló máa sùn má gbàgbé o à ń pàdé lágo kan ọgo kan lọ́sàn ọ̀la ní csc faith bible assembly gbogbo ibi tó bá ti ń bọ̀ ìwọ sá wọ mọ́tò láti ibi tó bá wà kó wọ mọ́tò àgbàdo tó gé bọ́ọ̀lẹ̀ ní mìíràn bó bá ti débẹ̀ má gbo ọ̀kadà ọ̀kadà yẹn má dààmú ẹ̀ káàkiri gbé maruwa kó lóun lọ sí mọ́rúgà bó bá ti bọ́ọ̀lẹ̀ títì ní mọ́rúgà yẹn béèrè lọ́wọ́ ẹnibọ́dì tó bá mọ̀nà pé ẹjọ́ dé touch hotel mo lọ ní power line wájú ẹ̀ fọ gbogbo ẹ̀ tẹ́ ń bọ̀ láti ọ̀nà ìpadà ọ̀nà ayọ̀bọ ọ̀nà command àti ẹnu ẹ̀ láti gate state ẹ sáà make sure pé dé command ẹ bá ti dé command ẹ wọ maruwa tó lọ sí mìíràn ẹ bọ́ọ̀lẹ̀ ní mọ́rúgà ẹ béèrè bí mo ṣe júwe fún yẹn ní touch hotel ń lọ wájú ẹ̀ fún wa náà west fún báyìí ní power line àláfíà fún ọ orí ọ̀fun olódùbàdì yóò wà pẹ̀lú ẹ ò ní dààmú o ọrẹ má jẹmọ tiẹ ọrẹ ẹ bọ tiẹ kíndìn ọdà tá ti nára lórí ọmọ ẹ lórí àkọ́bí ẹ dá sínú àkáǹtì
1: 32 46 60 70 16 32 46 60 70 16 FCMB olórúkọ bank yẹ wà wá rí sí Christ Apostolic Church Faith Revival Assembly nínú ẹ tàbí o lè fi sínú àkáǹtì tèmi gangan 30 40 47 02 51 bọ́ lẹ́ẹ̀kan sí 30 40 47 02 51 First Bank Daniel Olúfẹ́mi Kọmọláfẹ́ Olúmarí nínú àkáǹtì yẹn.
0: Wà á rí ohun tọ́lọ́run wá ṣe fún ọ. Nọ́mbà tó lórí ọ̀fẹ́ àti pèlè léyìí 080 2930 5728 080 2930 5728 070 1433 8111
2: 07 5 FM Instagram Jordan 105 FM Lagos. Listen on the go at W14 1 Tabi 080 286 12238 080 2861 2238
0: Anu adoti o. God bless you. Oru ayo olomaso.
3: From Lagos, this is
4: Jordan. 105.5 FM.
5: This is Jordan 105.5.
6: Station with a voice for entrepreneurs.

0: didi lola mo ti wa lori elekeri nsi ma be ro ni side ye lola ni part part 2 amrati ide etite ikaru lola ikaru ikefa ikeje ma so lola olufe pe gbogbo ebi e olosu o kawe sugbo ori sese ide mi o wa no number pe nigeria o se ri awon ti rise tọ́ndẹ̀ ní owó gidi àwọn kan wà nílùú tó wà ní nàìjíríà ẹ̀ kọ́ gba fún ẹ̀sìn láti ló yìnbó tí wọ́n dẹ̀ mọ̀ wẹ́tú ọ́ wọ́n rí ìrànlọ́wọ́ gbà mí fún gbé èdè wọn já ní ọjọ́ wednesday ní bakare street ní jersey bus stop ní lasso igodo road ní patoka bus stop yẹ níbi jersey bus stop yẹ buhari patoka múbẹ ìṣẹ́rí ìdìmú ní bakare street tọ́ba ti débi ìdìmù yẹ fẹsẹ̀ ọ̀nà ìkọjọ lásù dúró ó lè fẹsẹ̀ rí gan tó bá ti kọjá lọ́kà local government yẹ dúró ní pẹ́tọ́ káàmù yẹ wàárí mọ́tò àdúgbò fi ọ̀kadà láti bọ́ sọ níbi pẹ́pẹ́ káàmù wàá ní pàkàrẹ̀ ló lọ fọ́ọ̀tì wòlíì bàkọ́rẹ́ ló lọ wàá gbé ẹdẹ bẹ̀ wọ́n gba ọ̀rọ̀ owó ìdè mi já máa dẹ̀ sọ fún ẹ pé ṣe máa lo máa jẹ kẹ́ni kankan tọ́ ẹ jẹ tọ́tọ́ ni jésù ti kú síbẹ̀ ó ti fi ayé náà wọ́pọ̀ lọ́wọ́ ó ti fi àṣẹ fún àwọn èèyàn kan ẹni mi gbà kó lọ jìyà àwọn ten days ní ojú tí wọ́n sì kankan máa fi ọ̀rẹ́ ẹ̀ kan á dẹ̀ sọ kí ni ẹ̀dẹ̀ máa já wọ́n fẹ́ kó sáré bẹ́ẹ̀ ní obìnrin tó sọ nínú tọ́ọ̀kì náà ni ọmọ ẹ̀ ní kẹ́ẹ̀sì ńlá ni ó ọ̀rọ̀yẹ́ pọ̀ obìnrin bá wà tẹnu ẹ̀ mọ́ padà bọ̀ god bless you.
1: kí ẹ̀mí ọlọ́run wá sọ fún mi pé sọfàmù ẹ o tó bá ti fẹ́ wọ ẹ̀sàmù kó wo gbogbo àpò ẹ̀ kò gbọ́dọ̀ mú nǹkan kan wọ ẹ̀sàmù ọ̀nà wọ́n fẹ́ kọ́ nílé o wọ́n fẹ́ dàrin àjọ ẹ̀rú o ni wọ́n gbàgbé mi ò bá sọ àti bá ṣáà ṣe ń lo pin létà ń ṣe bó ṣe wá pè mí létà ni máa mọ́ bíi pé fọ mí o mo wà ń bẹ ọjọ́ ẹ̀lẹ́mí ọlọ́run kìlọ̀ wípé òun húwe wọlé o kọ̀ọ̀kan mo ní òun húwe wọlé mo ní jésù owó mo wá níwò mo náà nílé ẹ mo léléyìí mo bá sáré wá bá dáàdì mo ní dáàdì dáàdì wá ní kàkà ọmọ wa bójú lọ mu wá mo ní dáàdì mo ní tó bá ti tílé bá ti ṣẹlẹ̀ wọn fẹ́ mọ̀ bóyá ọmọ ṣe mistake o wọ́n máa lé ní òbá àjọ ọmọ president wọ́n máa lé ní dáàdì bá ní gbọ́wọ́ le wọ́n ní ìyànnẹ́ pa wọ́n ní léèlé ara àánú gbà mo bá ní mo dẹ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ mo sọ fún ọmọ kó gbàgbọ́ ìgbà tó wá rí ìsìn ẹ̀mí àmà ní bóyá kí ẹ̀mí á máa ṣe ní kí n pe woman yẹn pé tí kò báyìí bá ṣẹlẹ̀ plus ẹ̀mí ọlọ́run ní ṣó gbàgbọ́ ni wọ́n ní le so last week wọ́n wá send result ẹ̀ àti owó tá a máa san mí ni pé wọ́n ti fa kéèsì yẹn ya mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
0: ó ti bẹ́ẹ̀ rí obìnrin yẹn kéèsì tí ìbá ń gbàwé para ẹ̀ ó bẹ̀ sí pé ń bàbá wòlíì ó ní bá ilé ọmọ mi ní school mo ní kó wá bá mi mo ní the case is settled mo ní no case ó ní no case kẹ́ mo ní no case ọmọ ìwà ẹ̀jẹ̀ tó mọ̀ yìí ṣe ó yẹ kó ẹ̀sítẹ́ẹ̀lì ẹ̀ ni obìnrin ti bẹ̀ sí ń jẹ́ wọ́n ti rú ó lọ ń jẹ́ wọ́n rú pé owó tó wọ́n ti fi máa gbà ó bàtò ní máa jẹ̀mú àṣẹ kan sọ àwọn èèyàn dúdú ọmọ lẹ́kẹ̀ẹ́ máa dàrú ara wa ohun tó yẹ kó kọ̀ fún kíwò nítorí lẹ́sẹ̀ kó fi yí padà wá kí ẹ̀ gbọ́dọ̀ 100 days jẹ́ ọjọ́ pàdé lọ́jọ́ wednesday

0: 091-589-4696 tàbí 081-32-38-9415 081-32-38-9415.
1: Nọ́mbà yẹn ló ti gbẹ́yẹ olùfẹ́ bẹ̀sí pẹ̀tí wà fi pé bàbá wọlé ẹ sọ̀rọ̀ àṣẹ ẹ fi àṣẹ ẹnu yí dá ìdè tó wà lára mi ẹ bẹ̀sí pè ní sí títí wà fi gbé address ló ti pè fún yíyẹ ẹ jẹ́ pàdé ọ̀rọ̀ náà 500 wà lẹ̀ fún gbogbo tó ń bẹ nínú ìdè tó bá ti dé bẹ̀sí pé lọ́wọ́ pásítọ̀ pé ẹ fún mi lọ́rọ̀ ìdè mi já wọn fún ẹ ọ̀fẹ́ ni torí gbogbo ogun tó ní òní dé kó lọ ogun yẹn gbiná dànù dájú gbàdúrà ọjọ́ wednesday tí sojú àánú bí ọlọ́wọ́ ṣáánú fẹ́nibọ́dì á ṣàánú fún wọn ayé rẹ kò ní kú ayé rẹ kó kúrò lójú kan ìdè tó náà níjẹ́ kọjá ìdèyàn fọ́dà sọ pé ìdè mi já lẹ́ẹ̀mẹ́ta
2: ìdè mi já
1: hallelujah God bless you till tomorrow the center Monday gbàgbé ọjọ́ wednesday God bless you bye bye.
0: Fún gbogbo ẹ̀yin tí ẹ ń bọ̀ láti àgbárá orílẹ̀ ẹ wá ọ̀nà kẹdé ìyànàbà tí ẹ bá ti dé ìyànàbà ẹ wo mọ́tò tó ń lọ sí ìṣẹ̀rí ìjímù ẹ sọ fún orí pé genesis bus stop ni ẹ ti fẹ́ bọ́lẹ̀ tí ẹ bá ti dé genesis bus stop ẹ kúrò sí òdì kejì ní ẹgbẹ́ petrocan filling station yẹn ẹ máa rí àwọn ọlọ́kadà níbẹ̀ ẹ sọ fún orí pé bakari big touch yẹn lọ ọmọ agbe ní débẹ̀ fún gbogbo èyí tí ẹ bọ̀ láti ojú oré gbàwúwá ìtèlè ẹ wá ọ̀nà kẹgbẹ́ abẹ̀sán gate ní ẹgbẹ́ honeyland school yẹn ẹ máa rí àwọn ọlọ́kadà níbẹ̀ ẹ sọ fún pé bakari big church yẹn lọ ọmọ agbe ní débẹ̀ fún gbogbo èyí tí ẹ bọ̀ láti sango toll gate alákùkọ ẹ wá ọ̀nà kẹgbẹ́ ìyàlù pàjá ẹ gbé mọ́tò tó ń lọ sí ìṣẹ̀rí ìdímù ẹ sọ fún orí pé okun ọlá ni ẹ lọ tí ẹ bá ti bọ́lẹ̀ ní okun ọlá ẹni ò nídìí kẹ sọdá ní apá

tún yẹ ẹ máa rí ọlọ́kadà bẹ́ẹ̀ ẹ sọ fún wípé bákàrẹ̀ bí church lẹ́ lọ ọmọ adé yín débẹ̀ tí ọ̀nà bá wá dàrú mọ́ yín lójú àwọn nọ́mbà tẹ máa pèrè 0915899 4696 tàbí 0813238 9415 0813238 9415

0: wọ sí wàrà pàngbẹ́lulẹ̀ tó
1: gbẹ́dì. You that I have your epilepsy repeatedly.
0: Mo ránṣẹ́ ìtúsílẹ̀.
1: Oh, I send the message of deliverance.
0: Kí gbogbo èèyàn.
1: Let everybody.
0: Sọ de pé tó bá ti gbà rọrọ wọlé.
1: I told you what if you cannot have
0: it. Kò dání máa bọ̀.
1: Bring them along.
0: Bó o bá ti gbà.
1: If you don't have it.
0: Máa fẹlẹ̀
1: yọ. Come, I'll give you.
0: Ẹnìkan ní mi ò lógun náà.
1: Wọ́n tẹ̀lé àdó àbọ̀tù.
0: Prevention is better than cure.
1: O sọ fi ká máa wá.
0: Wà á dẹ̀ dìde.
1: Wà á
0: ṣe rere. In the name of Jesus. Ẹjẹ̀ ń dókè lọ.
2: Orúkọ mi ni Ọlálérè Ọláwúyè. Mo wá láti ìlú Èkó. Máa gbọ́ program dáadé lórí Facebook every day. Tí dáadé bá ti ní ká ṣe ìtọrẹ àánú. Máa ṣe kò máa rú owó lójoojúmọ́. Wọ́n ní wò ó. Owó tí mo rí yóò tẹ̀mí lọ́rùn tó. Bàbá wa ní ká wá sí orí òkè. Mo ṣe wá sí orí òkè. Ṣé àtọ̀rọ̀ pé alágbára Ọlọ́run tí wọ́n bá padà sí orí òkè yìí. Mo ní láti gbé mọ́tò àbíwá yìí. Tí Ọlọ́run bá ń bẹ lórí òkè yìí, mo tẹ̀ fẹ́ dánwò. Mo mú oṣù yẹn jẹ́. Mo dẹ̀ ní wọ́n náírà ní àkáǹtì.
3: Ta ló fẹ́ ìyanu òjijì? Ibùn lọ́jọ́ Sunday láti tún wọlé.
4: Yes, sir.
3: Mo pàṣẹ ìyanu bù ẹ lẹ́yìn ìpàdé.
5: Ọ̀rọ̀ yìí ti dé dìdí.
6: Ọlọ́run.